0: yesterday, but you will share the blame of Nigeria today.
1: Èsì ìdánwò UTME tí yóò ṣe ti ọdún 2026 yóò jáde bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tó ń bọ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá àwọn ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa dìde ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí àjálù bá bá. Bó tilẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tí ó gbàdúrà fún àjálù, ṣùgbọ́n àwọn ènìyàn pàrọwà sí àwọn ìjọba, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àwọn ọ̀tọ̀kùlú àti àwọn tí ará dẹ̀ láti máa dìde ìrànwọ́ fún ẹnikẹ́ni tí ó bá ní ìpèníjà, bóyá lórí ti ìjì tó ń jà, tàbí omi yalé, àbí oríṣiríṣi àwọn nǹkan míì tó bá dé bá ẹ̀dá láìròtì. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Mark Ọmọ sọ wípé òun rọ àwọn ìjọba, àwọn olóṣèlú àti àwọn ẹni tára dẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti jọ̀wọ́ jàre máa dìde ìrànwọ́ fún àwọn tó bá ní irú ìpèníjà báyìí. Nítorí wípé tí oníkálukú bá wà nínú ìdẹ̀rùn, òun ni orílẹ̀-èdè Nàìjíríà yóò rọgbọ fáwọn ènìyàn láti gbé. Àti wípé tí wọ́n bá dìde ìrànwọ́ lásìkò, àwọn tó bá nípèníjà wọn yóò tètè dúró sórí ẹsẹ̀ wọn láti mójútóró ayé wọn padà. Àjọ NDLEA ti ṣe ìgbéǹde ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Edo. Ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ yìí, Michel Fóyẹjú, nígbà tí ó ń sọ wípé ìjọba gbèrò láti rọ àwọn ọ̀dọ́ lágbára àti láti jẹ́ kí oníkálukú àwọn irúfẹ́ àwọn agùnbánirọ̀ náà kí wọ́n lè ní ẹ̀kọ́ láti mọ̀ nípa bí a ti ń gbógun ti àṣìlò egbòogi olóró. Àjọ JAMB ti ṣe ìkéde lórí àwọn àyípadà tó dé bá àwọn ilé ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè Nàìjíríà, àti wípé wọ́n ti ṣetán láti fi àwọn èsì ìdánwò UTME tí wọ́n ṣe ní ọdún 2026 jáde ní bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tó ń bọ̀. Nínú ọ̀rọ̀ tí ó kọ sí orí ẹ̀rọ abẹ́yẹfò rẹ̀, ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àjọ yìí, Dr. Fabian Benjamin, òun ló sọ ọ̀rọ̀ yìí. Ó wá gba àwọn akẹ́kọ̀ọ́ níyànjú láti lọ sí àwọn ibùdó CBT èyí tí ó bá wà ní tí ìjọba fọwọ́ sí tó sì wà nítòsí ọ̀dọ̀ wọn láti lọ tẹ àwọn èsì ìdánwò wọn jáde. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: All right, ladies and gentlemen, my name is Samson Alamon, also known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here.
3: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, World Cup world record holder Toby Amosun says she's still hungry for more success after winning her third continental title at the ongoing CAA Senior African Athlete Championship in Ghana on Wednesday. In a separate news, Belgium have included striker Romelu Lukaku in their World Cup squad despite concern over his fitness, with head coach Rudi Gracia admitting the forward is not yet

0: Oribi traditional ye ari gbe ko fe ka kwale ta da lo de ra mi oni kitchen e wi na ko ku bok gbe kon ara wo zo boni una papa re do je di ye lo se bi da mi oni mi yo kitchen bi no lu jo bi alo yiro inspector general police disu kre tage e wi no sero e wi no na mi ge nya e wo ma ye kaka po na re lo bi da mi aksa bo kon o me sue wo no se ma re beno heke yiro no su tu e do no se ma sineto ogbe wo kire zo bo ge e wi no sero de lu ge e wi no no wo ge ne tio wo no tio re wo beto paki no ne do bi wona ne se ya lu re alo alo be na re gba kon le ne nya ne he ya ne ra wo re wo ne wo na be no heke be da ra mi ne wo ne wa te gbe da fu re wo no se ma sa bo bo na bo se wo no se ma re pa ta ke ne no se fa a no se a no ri wo ti ne bu che ta ge yo ra so wi a si si na cho i abu ma no kan mo yo ju e yo so bi no gbera ge be ja ina ni wo na ki ju ge wo na ki bo a na ge o yo ba e any doctor wa ne ku no se ma ene yo kulo bi e yo kulo no si US America ye ku ku bo ku gbo re lo na da mi ora un sero e da mi mu bi le cha di bu wa no so e bi ba sin e da gbo a o ke san e na ma sa ra ma bi e san ba na kolas radio ja ina na o yo ari wo ma di e ji ba le me no o yo wa su sha no se ba o ri se o se le wa bu ware ka ma wa de no le wa fu ke zo bo jo yi wa ka ma wa bu lu
1: re ba ye ke na mu no be kwa mo zo no fu radio station na en ke bu e sam ba na nye che so ye ne ku ku a u ga no aya mele e ba no a bu a wa radio station e ba ye ne wo ta ri no tutu ku nke no kwese na no maka se e bu ye na ga anyo ye ne me ya du santi na ko ma lo pa na ga na zo ko ma le ye ne me ne upo te bo no maka so bido ko ma le bu nyeche so na anya anu abu radio station na nke bu esam by na ana enwu tutu okwu ndị nke anyị si ka anyị kọwarị nụ ya ka ebe onye na-eme n'obodo a obodo nke bụ Naijiria n'ihi na obodo a chọka ndewonu. Nke isi bụ gọọmenti etiti malitere ebe ọzụzụ CMS iji kwalite ngalaba ike Naijiria. Onye nọchitere anya gọọmenti kwuru okwu a, gọọmenti etiti megere CMS Energy Education and Development SEED, ya ka bụ nke a na-akpọ SEED Training Facility na Abeokuta nke dị na Ogun State ụbọchị Tuesday. Nke ibo bụ onye isi ndị uwe ojii ya ka bụ IG gara leta gọvanọ Edo State kwe nkwa ime ka mmekọrịta nchekwa sikwa ike. Inspector General of Police n'aka bụ Olatunji Disu gara leta gọvanọ Edo Steeti n'aka bụ Sinetọ Monday Okpeholo na Gọọmenti House kwekwenye nkwa mmekọrịta nchekwa obodie nke isi ike ọfụma ọfụma. Nke ịtọ bụ Tinubu kwadoro ọnwụ onye ndu IS a na-achọ n'aka bụ Abu Menok na Lake Chad. Onye isi ala bụ onye isi ọchịchị obodo nke bụ Naijiria bụ Bola Tinubu kwadoro na ndị agha Naijiria na United States gburu Abu Bila A. Menok, onye a nakwara dịka Abu Menok, onye bụ onye nke abụọ n'ọkwa na Islamic State IS zuru ụwa ọnụ. Ekela mụ n'ọzọ ndị Igbo, otu anụ a kọ ha m n'ọnụ n'oge ugbu a. Ndị Igbo, ọya dịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịrị nụ mma n'abalị. A sị n'obodo bụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ. Ekelakwa n'ọzọ, nne chezụna na anyị anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isam Binoculars. Anụ onye na-ekwu okwu a, afọ m bụ anya mmiri good news.
2: Ìkànnì yìí èyí ni ilé iṣẹ́ ìṣèlú tó kalẹ̀ sí ìlú Yúrọ̀mù. Ìròyìn ló ń dé sí tí gbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Bọ́lábí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ọ̀nà ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní bí ìdàgbàsókè yóò ṣe bá iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè wa. Ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Edo ní ìlú Benin. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde wípé ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti tó ọ̀daràn